0: you don't do now.
1: Wazobia 93.7 FM. Now we, they run them.
2: Ọ̀pẹ́ máa náà ló gbogbo akọ̀rọ̀ ní ẹ̀lú nù. A sì mọ́ ọ̀nà orúkọ ọ́lẹ́ ibẹ̀ yẹn ni mo máa láì sí ní abàtà gbogbo àná ọ̀bọ. Ìyá rí a máa ma. Ọ̀pọ̀lọpọ̀ mi jí ònà ọ̀wẹ́ nẹ̀ ya. Ebo ni black wine di ma di beautiful onyinye. Ada ti ọ̀rọ̀ ma na ní Ìbò. Ọ̀pẹ́ sọ na gẹ́jẹ́ nzùkọ́ ìta lọ sí tọ́jì. Ọ̀pẹ́ máa ná wọ́n tán ní adìyẹ lóṣì ní olólogè Chukwu wẹ̀ bá wá já. Ọ̀pẹ́ máa ná ọkọ̀ kìrìkìrì ká náà fún kọ́sẹ̀ nà